0: Kọ̀dúyà ọ̀dọ̀ mi yà ó. Kọ̀dúyà ọ̀dọ̀ mi yà ó.
1: Ẹ̀nà ó ṣe ẹgbẹ́ mọ̀ ní orí àfun òun ló kéńjà fún ẹ pẹ́pẹ́lẹ́ pẹ́pẹ́lẹ́. Ẹ má bè máa nà kọ́ mọ́ ní mẹ́kọ́ àtàyà ní fọ́ mi lọ́nà ẹ bukọ́ tóbi. Nínú tọ̀ bí lẹ̀.
0: Ó ní mímí kúrò àdédé nàtìrì náà gẹ́ yà ó. Nà ní nàtìrì bírí ọ̀yà tí wọ́n fà dọ̀ náà.
1: Ẹ a ti pa njọ́ mu ọ́la. Àná ó nàtìrì bírí ọ̀. Míska ń gbọ́dọ̀ yẹ iṣẹ́ bí ẹ mú ọ̀dọ̀ náà kọ́tọ́ tó ẹ kọ́dọ̀.
2: Ilé òfin yìí bò. Bàrà wọn ni màá sẹ̀sẹ̀ á jẹ o. Bàrà wọn wò ní báà. Wà ní ọ̀wọ́ ẹ máa yí